0: Alo. Ɔkùnrin màá tó pẹ̀tó ẹ ẹ nana wa ìmá mi jẹ bi bi kú pẹ̀tó màá tó pẹ̀tó ní ṣẹṣu.
1: Ní pẹ̀tó mọ yẹ ẹbẹ ká mi nù ọ̀nù yàn.
0: Ẹhẹn kọ́yè sọ yẹ kọ́yè yẹ ẹbẹ àtìkẹ́ kọ́nà fún Jijima nìyàn.
1: Ní o ma di ye.
0: Kọ́yè sọ yẹ bẹ̀yà lomi yẹ bẹ̀yà lomi yẹ lomi yẹ. Kẹ́bi kò ban anuma ìfi mi ní yẹ mama bitori la ìwọ tèrè kẹ kàn ban ìfẹ tí a ban.
1: Àwọn kana mu wa.
0: Kama nye kona kona kẹbi wọn bọ dọwọ bi namu wọn ọkùnrin àwọn àwọn cẹcẹ
1: bẹẹ bá kàmi
0: dẹ yẹn wọ dọwọ kẹna ba yìí ngbẹ bẹ àwọn kan tiọ kú mẹ fọ mẹ bẹ sọ lẹ nìyàn
1: àwọn
0: akẹkùn wa bẹ nana ba yìí ọ akàn kona kona dẹ yẹn wọ wọn yóò bá mọ na ẹ yà fàtọ fẹ wọn cẹcẹ bẹ yẹn sọ àkàmi dẹ yẹn kẹ ah yóò kan sùn pọlẹ sọ ọlá rẹ sàpà o na sọmọ yìí kama wọn kàn yẹ sọ abá náà wà jẹun sí ọkùnrin andrese asabu fún ẹmu baasi ọhún kíndíndíndíndí mọ mọ ọmọ sáńsì kúnna ma ma miyan fiye kọmi náà kọkún de pẹmi ní nìfẹrí ẹ.
1: Gbọ́.
0: Nyakun fi fún ẹmu sá.
1: Gbọ́ fún ẹmu.
0: Mọ ma sáńsì náà fẹ́ wíjì sọ fi ní ọ̀tìkẹ́ ní ẹ̀ngọ́n wà ní ẹ̀kún.
1: Ọ̀pẹ tìga tìga àfa máa kún.
0: Bàtí ìfìyà tìkẹ́ náà bá kọ̀ náà jẹ̀ kún. Mẹ ní ẹ̀sìkẹ́ ní ẹ ti na so fere e ga nyeli ke na ma pe kanivo na mba o fere
1: ehe ajulo ni ka pe kanivo le ngale gode bla kun le nyeli ke
0: ah de fere yi a ri ta ya
1: yo nyeli ke lo
0: yo yo o le doctor o te ke te un bi bi wa re kun yo
1: o ke gba ka kun ga
0: oh ya o
1: e kwasi eh ko la ya ki
0: pa pa kun
1: mi e ke gba ka wa kun ga
0: Bonke
1: bakasa fiang me. Oh.
0: Ah ya o nyamo.
1: Yo. Nasi.
0: Nawo ina se ka mbaika.
1: Eh de onu. Eh eni abe klokklokla ngabe o. Eh yamso kratin. Mo be o koral Saint Trinité, maestro Rosti. Eh eni akun okuzuma o bozi. Oti met de kavie nyelike. Namaju kikro. Eni ali kona ya o nasis o mali nyoli ke lo ngla fima e siria e nanalie e oso ba nyate ya o fue boniface nyelike ngla fima lo chef chrétien ba clément nyelike lo na be klo nga be klesukulu lo be klesukulu ki klo ni be so fue me klo amerike